ọtí ó sọ mí nù wá sọ mí nù ó dáná sí o wá dáná sí o ọtí sáadá bẹbẹ sọ wọn ni mi kàn bọ mi ní èsì wa nù rí sẹ sáà nù ọtí màmí káyọ ọsẹ.